0: ẹ̀dá ìfẹ́ rẹ̀ nínú ìpèdé ní òvivi nami èèyàn gba òrà jémi tan wẹ̀ 102.7.
1: Flash fire, flash fire.

0: ọ̀rọ̀ fíìm ministry
1: mo ṣe ń mú bẹ́lẹ̀
0: mo ṣe alábàálẹ̀
1: àwòbọ̀ ìta ewu
0: nígbà tó wá rí ni pẹ̀lú wíìsì pọ̀
1: gbogbo wa máa ewu
0: wọ́n ní
1: lamba ọtúbà lamba
0: black panther
1: ohun wakanda
0: wọ́n ní
1: lamba ọtúbà lamba
0: affordable for the street
1: iṣẹ́ bá china
0: oṣù ẹ̀hún yẹn yẹn wọ́n oṣù yẹn. Láyé bí àdìyẹ wà ó yẹ ẹ́ gbogbo tí ọdún lè ẹ̀ ìjà ló bá bẹ̀ ojú ọdún lè ẹ̀ ojú ọdún lè ẹ̀ ó bá bẹ̀.
2: Legendary Beats.